Agus tuéis ar anis tá when the sleeper wakes ó Martin ó an aban nua atá aige le déine music for existing.

agus leis sin an cétra eile be é heavy sound ó Martin freisin an albumm céine.